0: The Lord will bless you. Now, ẹgbọ́ ilé yìí sir, atọmọdé atagba, king number 7. Nínú ìwé Psalm 37, ẹjẹ́ yára ka verse 25. Ẹgbọ́n ti Bíbélì sọ, ó ní èmi ti wà ní èwe, mo kéré ní jẹ́bẹ̀. Èmi sì ti dàgbà. Ẹni sáàmù ní sọ̀rọ̀. Ó ní èmi kò tí ì rí kí a kọ olódodo sílẹ̀ tàbí kí irú ọmọ rẹ̀ kó ságbe jẹun. Mi rí níbi tí ọmọ olódodo ti ń ságbe. Ọfà burúkú ni kéèyàn máa tọrọ. Gbogbo èèyàn gbé omi yẹn sókè. Sọ́ọ̀nsẹ́ mu ó ti yẹ òkú díẹ̀ báyìí. Èyí ni àṣẹ náà. Májẹ̀mú tí ó jọ ọmọ sánná ní kí. Agbára tó ní ọmọ tọrọ káàkiri. Agbára tó ní àfitọ́ ọba tó bẹ̀bẹ̀ kò tó rí. Látòní lọ agbára yẹn dópin. Ẹ̀mí ìtọrọ jẹ́ mo ní kọ́ jáde lára rẹ̀. Ọmọ olódodo ni ọ lórúkọ Jésù ò ní ságbèjẹ mọ́. Ò ní tọrọ oúnjẹ mọ́. Látòní lọ ọ̀dọ̀ ẹni wọ́n ti mọ̀ wá gbóúnjẹ. Ọ̀dọ̀ ẹni wọ́n ti mọ̀ gbowó. In the name of Jesus Christ. Ṣé omi yẹn mu. Ṣé òun lọ wájú? Ọláre wájú lọ mọ̀ jẹ́ òníjọ́ láńrẹ́ yìí. Number 8. Lónìí ó nàn ó nàn. Wá gbọ́ tó sọ nínú Isaiah 65:21. Isaiah 65:21. Gbogbo ẹ̀ ń bá láìkè eléyìí ni kó sàmì sí. Mọ̀ sún wájú ni. Ó ní wọn ó sì kọ ilé. Wọn ó sì máa gbé inú wọn. Wọn ó sì gbin ọgbà àjàrà. Wọn ó sì máa jẹ èso wọn. Ọlọ́run rẹ̀ lọ sọ bẹ́ẹ̀. Ó ní ní ẹ lọ kọ́lé. Àṣẹ ẹni tọ́lọ́run bá fẹ́ fún ní agbára láti kọ́lé ní máa kọ. Nínú ìwé Psalm 127:1, bí Ọlọ́run ọba kọ ilé náà, kí la lágbà ṣe ń ṣe? Ó ń ṣe lásán. Anointing kan bẹ láti máa kọ. There is anointing to build. Pastor nílò ẹ̀. Tí anointing yẹn ò bá tí ì dé, èèyàn mọ̀ gbé ní apartment, rented apartment, ilé ayágbélé èèyàn mọ̀ gbé. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ kọ́lé. Ẹ̀yin tẹ́ ẹ ti kọ́ tẹ́ ẹ tún fẹ́ kọ́ sí nǹkan méjì ní bẹ́ẹ̀. Mọ̀ náwó sókè báyìí. Nínú studio, òní ni 909. Ohun tó lápẹẹrẹ ni. Ìgbà tí ó bá fi di September 9, 2027, gbọ́n tí Olúwa ló ti ṣẹlẹ̀ sí ọ. Ó ti di landlord. Ó ti di landlady. Nínú òfin ọ̀la lọmọ pándọ̀rọ̀ ti mọ̀ dàgbà. Bó ti wulẹ̀ kí símẹ́ǹtì ọ̀wọ́n tó. Báyìí lolúwa wí gba agbára láti kọ́lé in Jesus name. Ẹ wá yẹ̀wò ó ní ẹgbin ọgbà àjàrà ẹ sì máa jẹ èso inú wọn. Kí ni ìyẹn túmọ̀ sí? Ìyẹn ń sọ nípa establish the business. Bẹ̀rẹ̀ fi nǹkan kan mọ́ tajà kan. Ó ní èrè rẹ kò sì máa jẹ́ inú ẹ̀. Agbára kan ni tí mọ́jẹ̀yìn ó ṣòwò kò jèrè. Agbára kan ni mọ́jẹ̀yìn ó lè dá lé iṣẹ́ lẹ̀ kó sì prosper. Mo pàṣẹ lónìí tó o bá ṣẹ́ omi mu. Ó dà lé iṣẹ́ lẹ̀. Ọmọ jẹ nínú iṣẹ́ rẹ àwọn èèyàn ó sì mọ bọ jẹ ń bẹ. Ó dàṣẹ ó dédìdì lónìí o. Ẹ ń bá ní òní rí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ láàfin ṣètùtù. Ẹ ṣẹ́ omi mu. The last of the last. The last one. Ètò parí ẹ̀. Ó nàn. Ó nàn. 2026. Olùfẹ́ múra o. Isaiah 65. Ẹ wá gbọ́ ti verse 22 sọ. Isaiah 65:22. Ó ní wọn kì yóò kọ ilé fún ẹlòmíràn láti gbé. Àìmọye àwọn tí wọ́n ṣiṣẹ́ àṣedànù. Oh my God. Gbogbo epo tí alákànbá ṣe àṣedànù ni. Ẹ̀yin ọ̀wà ní ṣe àṣedànù mọ́ ohun Ọlọ́run leléyìí òní 9. Wá gbọ́. Wọn kì yóò sì gbìn fún ẹlòmíràn láti jẹ. Ẹni ẹlẹ́ni ò ní jẹ iṣẹ́ ọwọ́ rẹ. Nítorí gẹ́gẹ́ bí ọjọ́ igi. Ọlọ́run rẹ ló sọ bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí ọjọ́ igi. Ìyẹn ni pé ẹ̀mí rẹ yóò gùn ni ọjọ́ àwọn ènìyàn mi yóò rí. Wá gbé tí màá fi gbàdúrà fún ọ. Àwọn àyànfẹ́ mi yóò jìfà iṣẹ́ ọwọ́ wọn. Àwọn àyànfẹ́ mi yóò jìfà. Gbogbo èèyàn yẹ kúnlẹ̀ kẹ gbé omi yẹn. Kúnlẹ̀ síwájú ni ọ gbọ́dọ̀ lo ẹ̀yin o. Ẹ sún wájú. Ó ti yẹ kó o fẹ́ sún débi ìgànnà báyìí. Bó o ṣe ń sún lọ díẹ̀ díẹ̀. Ó ní àwọn àyànfẹ́ mi yóò jìfà iṣẹ́ ọwọ́ wọn. Ẹ kúnlẹ̀ mọ̀mọ́. Ẹ kúnlẹ̀ dádì. Mo sọ anointing fà. Anointing fà. Anointing fà. Tọ́mọ fi jìfà jọ̀ǹtọ̀ nípa jìfà. Lónìí lórúkọ bá bá tọ́mọ àti tẹ̀mí mímọ́ ọjà bọ́ sí ọ lórí. Ọya gbà, ọya gbà, ọya gbà, ọya gbà, ọya gbà, ọya gbà, ọya gbà, ọya gbà, ọya gbà. In the name of Jesus, ẹ wá kígbe sí omi yẹn. Màá jìfà, màá múfà, màá gbé ayé ifà. In Jesus name, ó ti rí bẹ́ẹ̀ o. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run wá mú 900 naira. Lónìí ọjọ́ kẹsàn-án tàbí 9,900. Anyhow, sáàmù 9, rúbọ 9, ẹrúbọ 9. Gbogbo ẹni tó bá wa gbàdúrà pátápátá. Make sure pé orú ẹbọ 9, ẹbọ 9. 9 ẹ̀sán, ayé gbọ́dọ̀ san ọ ni. Àtọmọdé ni o, àtàgbà ni o, rú ẹbọ 900 naira. Tàbí kó rúbọ 9,900 naira. Only round of verse 10. olufe wa wo nti o tele ogun teyan ba fowo se eyin aroni o fe san ida mewa iwo na le lo opportunity na account number ni 1966 36 38 73 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni o gbe jade bi yin o ba wole e lo eleyin ma 2017 42 90 47 2017 42 90 47 First Bank niyan Comfort Life Mission International niyan o gbe jade account number church ni eja lori Facebook eja lori TikTok eja lori YouTube se rin ta se atun lo tun kankan se ese bibeli ta fe ka loni gbogbo iwe second peter patapata ati gbogbo iwe first john second john third john the lord will bless you gbogbo eyan omo olodun ti won bi loni ati eyin te mark wedding anniversary yen ekunle eyi ni edidi ati majemu olodun fun aye yin loruko baba to ma ti temi mimo ko to diwo ye amodun aye re yo ti gbera ju bayi lo wawo omo tinu ogo bo sinu ogo e mo tinu ola bo sinu ola happy birthday long life and prosperity happy wedding anniversary e wa wo nkan o send the testimony re send the sori number 08088716566 e send the message ire atanu ko bayin God bless you
1: Yogbere CIA UA Super 88.1 FM.
2: Welcome to Gospel Truth with Andrew Womack, celebrating 56 years of ministry emphasizing God's unconditional love and grace. The teaching you're about to hear was recorded live at the 2023 Phoenix Gospel Truth Conference. It follows a little booklet Andrew wrote titled, Four Basics of Hearing God's Voice, and we want you to have a free copy. Simply call our 24/7 helpline at 719-635-1111 and tell them you want Andrew's free radio offer. We'll repeat this information at the end of the program. And now, here's Andrew.
3: So anyway, I got so excited about the Lord. I was in my first year of college, second semester of college, and I just had zero desire to be in college. And I lost my desire, and so I said, I'm going to quit. And boy, when I said that, all hell broke loose. And I was even threatened to be kicked out.